0: Ẹ̀yọ́ mi gàtrova. Olédọ̀, oyì pásítọ̀ gbọ́, àló fàdà gbọ́, yé dógbèrà yọ̀ dọ̀ wa. Múkà ọ̀gbàjẹ́ ẹjí lè bùkọ́nà gbọ́ fífi o. Nenéké náà oyì bùkọ́nà gbọ́, àlfà gbọ́. Yé ó wọ̀ ọ́ chán tọ̀kọ̀ wá wọ̀, yóò yọ̀ dọ̀ wa dé. Múkà ọ̀gbàjẹ́ ẹjí lè fàdà gbọ́ fífi o. Òjì sí máa wú só káká fò dòmè ké ń gbọ́ jì o. Oyin abẹ́ ndé lè híhíá sí tọ̀ máa wú. Yé ló híhíá bẹ́ gọ̀mẹ̀ ànyí. Eyi o pátá yóò lémè. Fíkà ò lápọ̀ yàn náà wà lẹ́yà, eyi ò pọ̀ ma. Donc lópò lálẹ́ bẹ̀rẹ̀ fún wa. Àná dógbè dá gbèsè àgbè bẹ́ẹ̀. Máa wú ní náà yìí lámẹ́sẹ́. Ní yìí kíá yàn nà àgbè vi dé là nyígbà jí lò. Ekpó esòrè fún wa. Nkèké vún lè náà mẹ síá mẹ. Kà ó gbé jì híhíá mẹ wòtírí dé mẹ pa. Nkèké vún lè. Àmẹ gèdè ó dó nà jèsì dó bẹ́ẹ́. Nkèké yà lékè ní ebe yà ọ̀nú yìí lékè afọkúkú èjè nà lé mẹ. Nkèké yà ní ebe yà ọ̀nú yà lékè gbégblépò ivá nà èjì. Nkèké vún yà bẹ́ẹ́ sí jèjì ayé yín má. Àmẹ dó lè fífi yà nó yà sí mẹ nkèké dó jíà. Àmẹ dé pé ntọ́m gógó náà wà bá gbọ̀n káká ó trọ́ gbọ̀n nà bá fẹ́ mẹ. Wọ́n nkèké pọ̀tẹ́ wa òmú ẹ̀ àmẹ dé lábí ọ̀nú tá sẹ̀ nọ́. Àmẹ dé lá pé wà sí dúró. Wọ́n ní nkèké má yà bá tọ́bọ̀ sú tètè ngógó náà bá gbọ̀n. Ìchá bẹ́ nkèké vún ẹ̀ má. Ẹnu ó lè jọ̀nà lè nkèké ó jí ná mí vovovovo. Kèmí gbé bẹ́ mi má sọ nkú dà dé. Á lè nkú rẹ̀ nùwá ntí ẹ̀ ẹ̀ náà ẹnu mẹ́ vivi tọ́ ló gblọ̀ abẹ́. Nkèké vún ẹ̀ dẹ́ pé mú lè ní lè híhíá mu. Nkèké vún ẹ̀ lè. Nkèké dé pípé àwọn la jì àmẹ̀gbẹ̀tọ́ lè jí. Wá jì àmẹ̀gbẹ̀tọ́ lè nkèké vún ẹ̀ dì má jí fúwa. Nkèké vún ẹ̀ ké jí ó jì lè à. Mú yé lè já bá yín nkèké vún ẹ̀ ni o. Nkèké vún ké wọ́ ọ̀ pọ́ bẹ́ ní yìí yìí lé wọ́n dé lè nkèké má jí à gbégblé dó náà mẹ́ ní yìí àló yìí jí náà bẹ́ yà jà fọ́kú lé mẹ́ à. Wọ́n la jì àmẹ́ dé lè nkèké má jí pẹ́pẹ́ fúwa. Nkèké má jí ná mẹ́ dé wọ́n nu alá nyọ́ ní yá. Fúwa yìí sá tọ́ àjọ lè nkèké bú mẹ́ ní. Nenè nu alè ní mía pátá là nyígbà jí má. Àmọ́ dó lè à nkèké dé gbè ní oyì dọ́ mẹ́. Ó sọ àsì tọ́ dọ́ abẹ́ yọ̀ ọ́ dọ́ kò wọ́n tọ́ wọ̀ nà. Gbèsè àgbẹ̀ náà lè dọ́ kọ̀ lè chán wọ̀ nà yà. Ní nkèké dé va ní ó sọ àsì tọ́ dọ́ wọn pa. Ẹ̀dọ́ alágbélérò kọ̀ náà atrọ́ dó fẹ̀ náà. Agblé pièce kò pèlè à pièce alágbélérò kọ̀ náà. Ó lè obligé lágbà ẹ̀ dó gàlàfi bú la sọ pèlè pièce à. Wọ́n ní kplọ̀ dọ́ adó bẹ́ yọ̀ ọ́ nkèké má gódógódó pè à. Pièce má chán lágbà té ngblé. Ó lè obligé lava dà sí lè dọ́ àntí. Asọ náà wà bá apprenti bẹ́ náà wẹ̀ ló. Àló wà sọ dó nkèké bú jí ké ń gbọ́ ọ́ lava wẹ̀. Nkèké vún abẹ́ sí jèjì ayé yín má. Mú yín bẹ́ẹ̀ ní nkèké vún abá pa ẹ̀gblò ò la kú. Àló à ò mú lè nínú. Nkèké vún lè ná mẹ́rẹ́ pépé. Ò la dó jèsì dó ké ń gbọ́ la nyá bẹ́ yọ. Nkèké vún ní yà éyé yà. Tà ní ó gblọ̀ bẹ́ nkèké vún mú lè híhíá mi wá. Àmọ́ ké gblọ̀ náà wá ẹ̀gblò. Ní o sì té dé jí nìyà. Ò la fẹ́ gé jè gbégblé mi gbèrè ká gbéa. Nkúmi la dà tó náà nkúmi la ké zo náà. Tà alé nkú rẹ̀ nkèké ọ̀ ntí nyú dé. Kpọ́dà bẹ́ de ò má kpọ́tọ̀ vún di alé mu ma. Nukata ne wo le dza wu koklo a wo kpe na si ne o. Agbe gbɔgbɔ kele lãme na wa. Ye ke le nugbagbe ɖe kpekpe be lãme. Gbɔgbɔ kele kplɔ wa ye ke le kplɔ wa tsã. Vɔ ne be o dza sɔ enu ke le agbe agbele me sɔ ɖo ɖa eku to mea. Edze be aɖo do fafa akɔdzi ne. Kengbe la wui. O ma wui ɖe kunu dzi alo helihelih la nɔ akɔdzi ne kengbe la wui o. Ta tike ɖeka kpoe le si. Ne o sɔe do hlome ne kpɔa edzo. Ma gba trɔ va fi o. Wa ke luʋɔa dzo le yi nea. Edze be anɛsi le fie. Ba nu asɔ zɔ fafa me. Adzo yi ɖe kuo de. Enuma ta ye ne o le dza wu kokloa. O kpe na si ne. Eke mu nya so koklo wu ŋutia eye ma. Wa wɔ ese na me kple enu kaka ɖe vovototo kaye le mo. Kɔnu alo vɔsa kaye ku ɖo enumɔ ŋuti o. Ne be wo wɔ se na mea ele vu kple wa kanu. Nu kaka tsã ebe mɔ le vo. Ese wɔ na mea tsã. ebe molevo. Enu kakaya, enyina ande ke dena hame. Ela de hao, le gosia gome, e fion fi ulao, ame ulao, nu kogbe wakwa nebe, odo nu kato a dodo gwakwa. Oh, television ola huino, eme la kono. Eseya, enu bube nyi o wana. Echan levo. Konu ke le nu vemo domo. Eseya, ola o konu ne. Afan kakame e vosale. Ne afan o ken eve tonde ya. Ola bo ne o vosa. Yeme yo ola o vosale. Eseya, mule ya do vosa no o. Afan bo hwen la gnobe ese o bi o vosa ya le kebe o ne o. Ye funame yo la ve o vosa ma ya le. Vwa, konu o wa, e inare segbo. Afan e vosa o wa, ele afan me. Nous avons pleu fait à vos toto l'aime avec connu au chan vos toto l'aime et yéma y'a ce harika mia trova.
1: Maintenant nous allons tirer.